kí n ṣojú òpólẹ̀ bẹ́ ẹ ṣe máa gbáre. Zero seven zero six one two six six seven nine seven. Àwọn hip hop tá a ti gbọ́ àwọn throwback Thursday apá abẹ̀ la fẹ́ wọ̀ lọ́hùn-ún.

ó yà wọ́n ní tẹ́ ẹ máa bèrè àwọn orí tẹ́ẹ fẹ́ kẹ tẹ́ẹ fi ṣègbádùn lọ́sọ̀ọ́ tòní tẹ́ẹ fẹ́ kí n gbé yín wọbẹ̀ tẹ́ẹ fẹ́ kí n já yín wọbẹ̀ tẹ́ẹ fẹ́ kájọ wọbẹ̀ apá bẹ̀ yẹn ná. Bí n bá ṣe mú hip hop màá máa mú àwọn fuji màá máa mú méjèèjì wọnú ra wọn sẹ́ ọlọ́run. Àjọ máa ń jọ ara wa

0: mi lọ sí ibùkọ̀.
1: Ó yà nísẹ̀, ó yà jọ́jọ́ jọ́ pòyà mo ti sílẹ̀ kájọ máa jẹ́ ni o. Ó yà lé àṣẹ ká wọbẹ̀, ṣé ká wọbẹ̀, ṣé ká dàálẹ̀, ṣé ká máa jẹ́ lọ. Ṣé rí lónìí, afẹ́fẹ́ ṣe kí ni afẹ́fẹ́ máa ṣe fàájì lọ bá gbọ́ ṣùrúgudú. Ṣùrúgudú. Àní ṣùrúgudú, ṣùrúgudú, ṣùrúgudú. Ọlọ́run ó ń jọ yàbí. Entertainment ń tọ̀sọ́ yà, a máa jọ gbádùn ara wa ni. Ẹgbẹ́ jẹ́ ń bèrè béèrè yìí ná bá ẹ ṣe ń ṣe ná. Kí ni ẹ̀wẹ́ tó máa jẹ̀bú mi ọlọ́run? Ẹ gbọ́ nínú ọkùnrin àtobìnrin ta ló dájọ jù. Nínú ọkùnrin àtobìnrin ẹ gbọ́ ta ló ń sábà dájọ jù. Ẹ jájọ ṣe fàájì yẹn, ẹ jájọ mú bá ṣe ń ṣe fàájì yẹn náà. Kájọ máa ṣe kíni, kájọ máa bẹ wọlé, kó máa wọlé, kó máa ra wọlé, kó máa ra pala, kó máa ṣùrúgúrú. 0706126697 0706126697. Ó yẹ jẹ́ tún padà sọ́dọ̀ Davido, ó bi òun tún dà sẹ́, máa wọlé, máa jáde ni. Hello.
2: Hello sa, ẹ kú ètò.
1: Ẹ máa ṣeun sa, orúkọ yín sa.
2: Yayo Ọlá láti Gàbà.
1: Láti dé àbà, ṣe fẹ́ bá mi dá sí ìbéèrè mi kẹ́ jẹjẹbùn àbó.
2: Ti tàwọn ètò dájọ jù yẹn lè fẹ́.
1: Ta ló dájọ jù ní ọkùnrin àtobìnrin?
2: Obìnrin ló dájọ jù.
1: Obìnrin ni.
2: Ó dà gan owó ọbẹ̀ ta bá fún wọn gan, wọ́n tún yọ ọ́nú ẹ̀ fi dájọ.
1: Pé wọ́n tún yọ ọ́nbẹ̀.
2: Ìyá Sáídá ṣe fẹ́ pé mi nulẹ̀ o.
1: Ìyá Sáídá.
2: Ó ṣe é fún mi nulẹ̀ o.
1: Àtìrí padà tó. Ó yá ó wù mí kí n fún yín lẹ́bùn aṣọ ìgboyà àti káàbù gboyà.
2: Ẹ fún mi.
1: Ó dàbọ̀ ìbéèrè mo fẹ́ kẹ́ ẹ bá mi sáré dáhùn kẹsẹ̀ bá mi ṣe. Ẹ máa sáré pé láàrin ìṣẹ́jú kan. Mo ra dòdò, mo jẹ dòdò, mo fọwọ́ dòdò pọ́n, mo ní dòdò ní dòdò níbi tó ti ń ta dòdò ní dòdò. Ẹ sáré bá ń pè é.
2: Mo ra dòdò, mo ta dòdò, mo jẹ dòdò, mo fọwọ́ dòdò pọ́n, mo ní dòdò ní dòdò níbi tó ti ń ta dòdò ní abẹ́ẹ̀kì ìlú.
1: Ẹ gbọ́ mi dáadáa o. Mo ra dòdò, mo jẹ dòdò, mo fọwọ́ dòdò pọ́n, mo ní dòdò ní dòdò níbi tó ti ń ta dòdò lábẹ́ẹ̀kì òdòdò. Ẹ sáré pè ní fast fast.
2: Mo ra dòdò, mo jẹ dòdò, mo ra dòdò, mo ta dòdò, mo fọwọ́ dòdò pọ̀, mo ní dòdò ní dòdò níbi tó ti ń ta dòdò lábẹ́ ẹ̀gbí òdòdò.
1: Ẹ ti ẹ̀gbìyànjú kílẹ̀ gbórúkọ yín ná.
2: Jayọ̀lá.
1: Jayọ̀lá láti bo.
2: Láti
1: Gíábà. Tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ àti Wahoo TFM, ẹ wá gba aṣọ ìgbéyà kan pẹ̀lú káàpù kan. Ó yá náà. Ó yá ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ nìyẹn. Ó yóò ti lọ bẹ́ẹ̀ Ọlọ́run kì máa ń ṣeré mi máa jókì. Mo sọ fún yín pé a máa wọlé a máa jáde ní. Má bá mi kọ́ lẹ̀ o. Ẹni àkọ́kọ́ tó jẹ̀bù mi ni yóò gbaṣọ gboyà nù pẹ̀lú káàpù Ọlọ́run. Ta ló tún fẹ́ jẹ̀bù mi lẹ́lẹ́ẹ̀kejì? Ẹ gbọ́ nínú ọkùnrin àtobìnrin ta ló ṣe ṣìná jù, ta ló dájọ jù, béèrè méjèèjì ni. Ẹ jẹ́ ń kọ́kọ́ bẹ́ẹ̀ látorí àjọ yẹn ná. Oh my God, Davido ń gbé mi dé. Mo sọ pé Throwback Thursday máa fún yín jẹ díẹ̀ díẹ̀. Bẹ́ẹ̀ bá tún jẹ́ ṣẹ́ra ẹ máa bèrè fún àwọn orin old school a tún máa gba wọlé Ọlọ́run, a máa jọ wọ ọ̀dà ago méjì ni. Ẹ gbọ́ nínú ọkùnrin àtobìnrin ta ló dájọ jù. Inú ọkùnrin àtobìnrin ta ló ṣe ṣìná jù. Ojú òpó yẹ òjì.

0: 0706126677. Hey, Igbadun Express, let's in go. Need can a root 97 potan if Omologo Kizane, what a
1: G-O-Y.
0: Hello.
2: Hello, Zeno Bluetooth Pada. Mutu down si baby yeah.
0: Oh yeah, down si kill a book or is it no? Zeno, let Zeno
2: Lati Abiolawe.
0: Lati Abiolawe, Banko. Oh yeah.
2: Oh yeah. Oh yeah.
0: Nino Akuna told me that she not you.
2: Won't you know
0: Okuno she not you? Oh,
2: ibere yeah.
0: Ibere ya tuare, nino a delebo, ati a one single get aloha she not you.
2: Adelebo ni o, Adelebo lo se ti nju to Adelebo mi o ni t'Olorun.
0: Hey.
2: Adelebo ni o.
0: Are you talking for experience? You are just talking. Are you talking for
2: experience? Bẹ́ẹ̀ni, ohun tí mo ti rí ni èmi ò ṣe mi ò ṣe ohun tí mo ti rí àwọn nǹkan tí mo rí ni. Adelebo mi se ti nju torí pé wọn ò ní t'Olorun.
0: Ọ̀dà, ẹ̀yẹ̀ká bọ́sì ìbéèrè, kí lè fún ilẹ̀bùn ìgboyà, kí lè fún láṣọ ìgboyà. Ìbéèrè yẹn rè é, ẹ parí òwe yìí. Ọni tọmọdé ò bá tàn.
2: Abaroba.
0: Ẹ parí ẹ
2: pé. Àrọ́bá kí ni bàbá ìtàn.
0: Ẹ tún sọ, bọ́mọdé ò bá tàn.
2: Bọ́mọdé ò bá tàn, abaroba. Àrọ́bá ni bàbá ìtàn.
0: Kí lè gbórúkọ yín lẹ́ẹ̀kan sí.
2: Zeno
0: láti Abiola Wè. Ẹ ti jáṣọ ìgboyà kan, ẹ lè wá gbà ní ìkànnì Root FM. Tẹ bá ráyè wá gbà.
2: Okay, lọ́jọ́ wo sà?
0: Ìjọ tẹ́ ẹ bá ti ráyè ní o, ẹ ṣáà ẹ bá ti dé, yóò wọ́n gbélé lọ aṣọ ìgboyà kan pẹ̀lú káàbù kan lọ́wọ́sẹ̀.
2: Okay,
0: Sweet FM níbo ló wà? Root FM 97.1 FM Neoji TV ní tìrín mi.
2: Okay,
0: mo ti gbọ́ sà. Oyana, ẹ máa ṣe thank you so much.
3: Thank you, eh.
0: Chris Daniel, a ní apá àbẹ̀ mo fẹ́ já sí. Ìwọ́dà, Chris Daniel, máa ń gbèsè.

0: abala tó kẹ́yìn lélẹ̀ tó dàbí àbára ara mọ́ ẹyẹ tó bá farawégún yóò padà jábọ́ ni o advice hour ni lóní sẹ́lẹ̀kẹ́jọ́ ọlọ́run ọba yóò rí nǹkan tó bá ń ṣe tó bá láìkí ẹ̀ máa ṣe lọ o tó bá jẹ́ nǹkan tó ń ṣe tó múnú ẹ dùn tó ń jẹ́ kó o máa dán tó jẹ́ kó o máa rẹwà bí àjọ kẹ́bà yìí máa rẹwà lọ ẹ jẹ́ ń gbé lápá abiná hello.
1: Jayola ló pè padà
0: Jayola
1: Jayola ẹ bá wa play Orlando Owó.
0: Orlando Owó ó dá inú mi dùn bẹ́ẹ̀ mu Orlando Owó kai ẹ ṣeun ẹ bá ń gbà sí ya á gbà sí ọni gbà sí á gbà sí ìgbà ẹgbọ́n wọn ní kí n lọ sí ọ̀dọ̀ Orlando Owó wọn níbẹ̀ ní ká lọ bàbá ti kú lọ́dọ̀ bàbá ẹ bìnní sàwé.
2: Àwọn alápèdè máma pé tàbí àwa náà kọ̀
0: ó. Wọ́n ní lọ sọ́dọ̀ bàbá mi Orlando Owó. Àmọ́ bá a ṣe ń lọ ló ní Orlando Owó ó mọ̀ kí mò ń sọ lẹ́ẹ̀kan pé ilé ayé kábíyèsí ọlọ́run ẹja ṣe dáadáa o torígbà míì ó lè jẹ pé ìbéèyàn ṣe wà láyé èèyàn lè má dọ̀la nítorí pé kábíyèsí ọlọ́run ọba mi ló mọ bó ṣe máa ṣohun gbogbo lọ́jọ́ gbogbo àti nígbà gbogbo ọlọ́run ṣe tókè mo ṣe máa ń sọ fún yín pé ẹjẹ́ ká máa ra máa tẹ̀lé ilẹ̀ ń yọ̀ o mo fẹ́ dogun mo fẹ́ dọgàn my bros ilé ayé ló mọ bọ́lọ́wọ́ button bó ṣe ń bá mi wọ́ orin Orlando Owó yẹn Orlando Owó tó bá rí bá ń fi sí yẹn débẹ̀ ó yẹ já lọ bẹ̀ Orlando Owó tẹ́ bèrè lọ́wọ́ mi náà mo gbé yín débẹ̀ ó yá ẹ wá pa àbẹ̀ yẹn.
3: Mo gbọ́ mo lọ mo gbọ́ gìdá o, ṣeré níyá mo jẹ bẹ́ẹ̀, ìjìnlẹ̀ orin èmi mo nìjìnlẹ̀.
0: Ó yá láàrin ìṣẹ́jú mẹ́rin ẹ láǹfààní àti bèrè orin àwọn bàbá ojú sẹ́lẹ̀ńkẹ́jọ́ àti ṣe tàwọn jẹ ń sí kọjá.
3: Ṣé gbọ̀ngàn mi dìlù kowé, ṣeré níyá mo jẹ bẹ́ẹ̀. Ìjìnlẹ̀ orin èmi ni mo nìjìnlẹ̀ orin mi.
0: Má wò ó ṣé orí má ronú ìrònú tó ń dùn yẹn kò sí nǹkan tó máa dà hypertension ni my dear brother.
3: Kàmínú ó ti yá ṣé bá wà lálẹ́dẹ̀ àdìgún.
0: 0706126697.
3: Onílé owó ṣé bá wà lálẹ́dẹ̀ àdìgún.
0: 0706126697.
3: Ẹbí ẹlẹgbẹ́jẹ bá wà lálẹ́dẹ̀ àdìgún.
0: Ẹ sì láǹfààní àti pèsè pé àbí bákan náà 0909599997.
3: Ní ẹ̀dẹ́ bóyè mi o, dáwà lára yá ti bẹ́ẹ̀sì, dáwà lára yá ti bá wà lálẹ́dẹ̀ àdìgún.
0: Kẹ́ ẹ lè mọ̀ pé ẹ̀yà ìlú ni fàájì ni mi ò fẹ́ kó ronú márùn-ún kankan tiẹ̀.

0: ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn látìlẹyìn wa pátápátá. Gbogbo àwọn tí ò jẹ́ ó bàjẹ́ àwọn igi lẹ́yìn ọgbà àwọn tí ó jẹ́ pé àkàrà máa ṣe la wà lẹ́yìn. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti gbogbo àwọn ọ̀rẹ́ wa gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá o gbogbo olólùfẹ́ ìkọrin rú tẹfẹ́. Àdúpẹ́ lọ́wọ́ yín. Ìbànújẹ́ ó kéré tóbi kò ní kọ́ gbọ́dọ̀ yín. Mo rí ọwọ́ ẹ o Ayọ̀mídé ló ń bó káàdì lọ. Thank you very much my beautiful baby girl. Thank you so much. Àdúpẹ́ lọ́wọ́ yín o. Ó ń bó láìkì yẹn lọ ni àbí wípé ó sì bó láyàn. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Bákan náà mo dúpẹ́ o lọ́wọ́ ọ̀gá mi ńlá. Àgùntàṣọ lu ọkùnrin wo ọkùnrin wo ọkùnrin wo ẹwà èmi ló yé ọgá mi fama kunlé òní mẹ. Dúpẹ́ o lọ́wọ́ àwọn májè ó bàjẹ́. Àmójú ọ̀rọ̀ dáadáa idán ọ̀rọ̀ idán gbangba idán gbòǹgbò àmàdúpẹ́ o. Lọ́wọ́ bọ́tì mi dáadáa. Ozil 06. Thank you so much, my beautiful and wonderful brother. Oh yeah, Jackie, my wakki, I want crush me, Taji Wambi. To celebrate them, they are so wonderful. Jembe, Latori, my beautiful daughter. You my boy with daddy. I'm a good movie. Adura. Thank you so much. God bless you. You will not fed to any Ozil to all the Baraba Mudiman. Àyàn gẹnu wọn ẹ máa sì bó kéré fine girl looking jàǹjàǹ tèkì. Oh my God. Aliat ọmọ sọsọ bí owó ọmọ wà bí ilẹ̀ kẹyìn ọlọ́mṣẹ́. Thank you so much, God bless you. Ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ lójú àdá ẹ jẹ́ wá tí wá gbé ìkìyàn lọ sọ́dọ̀ my own special crush. Crush mi ni mo sọ ni tí bá sọ mo sọ náà nù. Yóò máa rẹ́rìn ní afẹ́rin fọ́kọ́. Lójú èdè mo máa ṣọ́ọ̀kì oyin dàmọ́lá àjọkẹ́ ọmọdé àjọkẹ́ yóò máa wò só ní ìrọ́ni beautiful inside and outside. Thank you very much, God bless you. Ẹ̀yin náà fẹ́ tó wá ní ẹ jù wọ́n lọ́ba rọ́ba mi rí wọn. Ẹ jẹ́ tó wá kí special crush ẹ tí mo gbọ́n crush lọ sí àánú àkàrà. Àfọlíbèbí la máa ń pè é gẹ́gẹ́lẹ́gẹ́ kan destroy ẹ̀rín ni tí ó fi fi ẹ̀rín gba tí ó fi ẹ̀rín ni ó gbà tẹ́ fi wọnú ope àbí tẹ́ máa fi tẹ́wó fún ọlọ́run. Very beautiful inside and outside. Kòkúmọ̀ kí mò ń crush mo ti sọ tanu kókó pa mí. Thank you so much my beautiful daughter kẹ́ ara o. Tójúmọ̀ mẹ́rin ọlọ́ ti dé ṣe máa bá tèmi lọ ọjọ́ san lókùtà. Ayọ̀mídé ni remember wetin dey use joke o. Ṣé tòótọ́ máa mú mi sọ wọ́n mo ń ṣe ni o. Àdá o èmi ọmọ yẹn náà ni mò ń dábẹ́ lápá bí. Èmi ẹ mọ́ kò ga kò púpà kò sọ́ra kò dúdú afojoojúmọ́ fi ni mo ṣe fẹ́ ń ṣe tẹ. Ọmọba Michael Akinola Àkàrọ̀ crush yín olólùfẹ́ yín bọ́ì tẹ fẹ́ tìbọ̀ tẹ́ rí fẹ́ tọ́lọ́wọ́ bá mi jẹ́ dúró tẹ. Bọ́ì tẹ ètì gan tó wùn ìbíkẹ́ pa tọ́lọ́wọ́ bá òfin ṣe. Bọ́ì mi tọ́lọ́wọ́ bá mi gbé tó fi yín tó fi ṣọ̀gá yín tẹ wá ń bú amúramù tí ò sì ń tẹ máa ṣe ẹ kọ̀ máa larí mọ́lẹ̀ ní ọlọ́run. Èmi rẹ̀ kọ́ lọ́wọ́ bá mi rí. Títà fi pàdé lábẹ́ Olódùmarè Ayọ̀mídé I cite you. Thank you very much, God bless you. Ó kàn ń tẹ̀lọ́ni. Too much love. Ṣé ìpáṣà náà ni? ti te o fi pade emi mo yen na ni mo dabe la pa bi emi mo ku ga ku pa ku tora ku dudu afojoju mo fi mo se fense ti omo ba Michael Akinola Akaro
1: ola eleduma
0: labo olodumarin aran la o ma da o a o ni daran ibarunje o kere o tobe ko ni kogun soro re temi atero ina para ba mi duwa re eja ma tedi siwa ni gbogbo igba ni gbogbo akoko ikani root 97.1 ti ta fi pade a o ni balanu wa lenu gbe o ire o

hàn wáyé pé ní ọdún 2022-2023 ààrẹ mọ̀ polongo ìbò káàkiri àwọn kan tiẹ̀ sọ wọ́n ní ẹnìkan yí pé tá a bá ń sọ̀rọ̀ pé ẹni tó mọ bọ́n ṣe ń polongo ìbò tó lè sáré láti sọ́tún sósì tí ò sì ń wo bó ti rẹ òun tó pé ààrẹ tinubu ni wọn ní ṣùgbọ́n lákòókò yìí isa tí wọ́n wá ní àwọn ń kúrò pé àwọn ò ní lè wá sí ibi ìpolongo ìbò yìí ipe wọn ń sa ni nítorí pé kí ni ara wọn ní òjòjò ń ṣògún ara ògún ò le èyí ló wá mú káwa náà wá wò pé a gbọ́dọ̀ bá wọn jókòó tí ká máa sọ pé ààrẹ ò le ara ààrẹ ò le àwa náà gbọ́dọ̀ gbọ́ láti ẹnu aráàlú káwa náà sì mọ̀ ká sì sọ fún wọn àwa ò mọ̀ lóòótọ́ bára wọn le bára wọn ò le o bóyá wọn sì ń sá ni àbí wọn ò sá àwa ò mọ̀ rárá ṣùgbọ́n ó ṣe ni ní kàyéfì wípé lẹ́yìn ìpolongo ìbò èyí tó wáyé ní 2006-2007 nígbà tí wọ́n ń ṣe ìpolongo ìbò fún ààrẹ àná bí ààrẹ ìjẹrin dẹ̀ la máa pè é àbí jarun ẹjẹ́ pè bẹ́ẹ̀ ààrẹ musa umar yadua àwọn náà ní gbogbo ìgbà tí wọ́n ń polongo ìbò fún wọn káàkiri ọ̀pọ̀ nínú àwọn ìpolongo ìbò tí wọ́n ń ṣe pàápàá jùlọ èyí tó ṣojú àwa ní ìlú Abẹ́òkúta níbí ààrẹ wa nígbà náà ńgbà wọn ń polongo ìbò tí wọ́n jẹ́ adíje dupò nígbà wọn sì jẹ́ gómìnà ìpínlẹ̀ katsina wọn ò mà sí ń bẹ̀ rárá ìgbà náà wọ́n wà ní orílẹ̀-èdè Germany tí wọ́n ní wọ́n lọ fún ara ní ìsinmi wọn ò sọ fún wa pé bóyá ara wọn lè àbára wọn ò lè wọ́n ní wọ́n lọ fún ara ní ìsinmi ni tí bàbá wa ààrẹ tó ṣáájú wọn ńgbà náà tó fẹ́ gbé ọ̀pá àṣẹ lé wọn lọ́wọ́ ààrẹ Matthew Olúṣẹ́gun Òkìkíọlá Ọbásanjọ́ tí àwọn ń léde tí wọ́n ń ṣe aṣáájú fún àwọn ètò ìpolongo ìbò náà fún wọn ní àkókò yìí tí wọ́n ti ẹ̀ dé Abẹ́òkúta tí wọ́n ìgbà táwọn èèyàn ń sọ̀rọ̀ lọ́tán sọ gbogbo ẹ̀ lọ àwọn náà wá ní àwọn ti gbọ́ ilé àwọn ti gbọ́ tọ̀hún wípé wọ́n ní bóyá ààrẹ Umar Yar'Adua nígbà náà pé wọ́n ti jẹ́ ọlọ́run nípè àwa wò wọ́n ní báwo ni báwo ni wọ́n wá gbé ẹ̀rọ kínní wọ́n fi ń polongo ẹ̀rọ tí ẹ̀rọ ìléwọ́ wọ́n fi ń pè wọ́n wá gbé sẹ́nu kínní wọ́n ní ó dá o ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ààrẹ bóyá nǹkan báyìí ṣẹlẹ̀ bóyá kò ṣẹlẹ̀ o Umaru they say you are dead are you dead èyí tí ó já sí pé wọ́n ń bi wọ́n pé ṣé ẹ ti kú ni àbí ẹ ṣì wà láàyè àmọ́ lẹ́yìn òǹrẹ̀yìn ohun gbogbo a ṣe ìdìbò ààrẹ Umar Musa Yar'Adua wọn wọlé wọ́n sì ṣe àkóso ìjọba ṣùgbọ́n a mọ bó ti lọ títí títí tó fi di ìgbà tí wọ́n fi gbé ipò aláṣẹ lé ààrẹ Goodluck Jonathan lọ́wọ́ ní ọdún lẹ́yìn ọdún tí wọ́n kọ́kọ́ ṣe nígbà tí wọ́n ti lo bí ọdún mélòó kan wọ́n tó gbé ìjọba lé ààrẹ Jonathan lọ́wọ́ àbẹ́ ẹ̀gbọ́ àwa ń wòó pé eléyìí tó tún fẹ́ ṣẹlẹ̀ yìí ẹ má bínú o lè já pé àwa náà méfò ṣùgbọ́n wọ́n ní tó bá jọun la fi ń wéhun èpo ẹ̀pà ń ló jọ pósí ẹ̀ lérí ààrẹ Umar Musa Yar'Adua ò sí bí wọ́n ti polongo ìbò nígbà náà lóde òní ààrẹ Bọ́lá Tinubu náà ti ní àwọn ò ní sí ní ibi wọ́n ti ń polongo ìbò èyí á jẹ́ ìgbà èkejì láti ìgbà tí a ti dá tá a ti bẹ̀rẹ̀ ètò òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà ní èyí tá à ń pè ní Fourth Republic ẹ jẹ́ ká fi àwọn ti ṣáájú sílẹ̀ láti 1999 títí di àkókò yìí èkejì rèé tí wọn ó mọ ṣe polongo ìbò tí ààrẹ tí wọn ò ní sínú ibi tí wọn ti ń polongo ìbò fún wọn àwa wòó pé bó ló ṣe wá rí bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ lásìkò yìí tó fi máa rí bẹ́ẹ̀ àwa ò ní sọ pé báyìí ló ṣe rí ṣùgbọ́n ẹ jẹ́ ká wá tún mú lọ ó ti rí bẹ́ẹ̀ ní àwọn ibì kan wọ́n ní bí ó ti wà ní àtètèkọ́ṣe ó ń bẹ ní ìsinsìnyìí bẹ́ẹ̀ náà ni ó sì máa rí ṣùgbọ́n bó ti rí ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti rí bẹ́ẹ̀ ní àwọn ìlú kan náà sẹ́yìn

tàbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká wá béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ara wa ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé àwọn fẹ́ mójútó ètò ìṣàkóso ìjọba wípé òun làwọn fẹ́ gbájúmọ́ lákòókò tó yẹ kí wọ́n lọ polongo ìbò yìí ṣé òótọ́ ni ṣé òótọ́ gidi lọ̀rọ̀ yìí ni àbí bóyá wọ́n kàn fi eléyìí ṣe awúrú ju abojúbojú nípa ọ̀rọ̀ ètò ìdìbò pé mi ò lè lọ o ṣùgbọ́n kọ́ má bàa ní mi ò sí ńbẹ̀ ẹ jẹ́ kí n sọ fún wọn pé mo mójútó ètò ìṣèjọba ni torí ètò ìṣèjọba yìí ó lọ títí ni wọ́n ti ń ṣe bọ̀ láti ọdún kẹta May 29, 2023 wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n sì ń ṣe lọ títí di àkókò yìí ó ṣe wá jẹ́ ìgbà tí wọ́n wá ní kí wọ́n wá lọ polongo ìbò láti lọ kojú àwọn èèyàn kí àwọn èèyàn lè rí wọn kí wọn ó mọ̀rú ẹni tí àwọn ń dìbò fún lóòótọ́ wọ́n ń gbọ́ orúkọ wọn wọ́n ń rí wọn lóòótọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí tẹ́lì lórí rédíò tí wọ́n sì ń gbọ́ wọn ṣùgbọ́n kí wọn ó lè rí wọn kí wọn jọ sọ̀rọ̀ wọ́n ní ojú olójú ni kò lè jójú ẹni bàbá sì fẹ́ ní ó dá lọ́gbẹ́nu omi sọ kò lè dàbí ọlọ́rọ̀ ǹjẹ́ ṣé láti kàn fi rú wa lójú pé ẹ wò ẹ ṣàdìbò fún wa ẹnìkan ṣàti wá ni àbí bó yóò tọrọ ló jẹ́ pé bóyá wọ́n fẹ́ polongo ìbò yìí ni àbí wọ́n fẹ́ dojúkọ ìṣèjọba àbí ọ̀rọ̀ àwọn tí alátakò ẹgbẹ́ alátakò gbogbo tí wọ́n ń sọ tá a bá máa wòye à á pè ní nǹkan tán máa ń pè ní bóyá hate speech gbé bóyá wọ́n fi ń bà wọ́n jẹ́ ọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ ìbanijẹ́ tàbí ṣé òótọ́ gangan ni ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa ìlera ààrẹ àti ipa wọn láti lè dojúkọ gbogbo àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ìpolongo ìbò àti ìṣàkóso ìjọba ẹ mọ́ gbàgbé náà gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti máa ń ṣẹlẹ̀ níbí lọ́hùn tá a ti máa ń rí pàápàá jùlọ ní orílẹ̀-èdè wa yìí pàápàá jùlọ ní administration tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ṣùgbọ́n ṣé ó wá jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ṣe mọ̀ pé mo sọ mo ní àwọn kan sọ pé àìlera wọn ni ò lè jẹ́ kí wọn ó lágbára láti lọ fún ìpolongo ìbò wípé wọn ò tiẹ̀ tún ní ipa tó àti agbára láti lè ṣe àkóso ìjọba orílẹ̀-èdè yìí ṣé a lè pè ní bóyá ọ̀rọ̀ àlùfàǹṣá àbí ẹ̀rù ló ń bà wọ́n náà gẹ́gẹ́ bí ẹnìkan ti sọ láti lọ dojúkọ àwọn tí wọ́n fẹ́ polongo ìbò fún kí wọ́n lè wá dìbò fún wọn ǹjẹ́ ẹ̀rù ló ń bà wọ́n àbí àyà ń fò wọ́n ni ẹ̀kẹta ní ìbéèrè mi ó ní pé nígbà tí ààrẹ wa tí wọ́n lọ sí òkè òkun tí wọ́n padà dé láti ibi tí wọ́n ní àwọn lọ fún working leave lóòótọ́ la gbọ́ pé wọ́n ṣe àwọn ohun kan tàbí omi ṣùgbọ́n ìgbà tí wọ́n dé tí wọ́n lọ wọ́n láwọn ń lọ lọ́fàralì sinmi ni ìgbà wọn wá padà dé ní ìsinyìí tán ti sinmi ọjọ́ mọ́kànlélógún wọ́n sọ pé àwọn fẹ́ lò wọ́n pàpà lo ọgbọ̀n ọjọ́ ìgbà wọn wá padà dé báyìí tí wọ́n tún wá ní ó dá torí nǹkan tí mo torí ẹ̀ lọ sinmi mi ò nílé lọ láti lọ ṣe ǹjẹ́ kí ni a fẹ́ sọ sí eléyìí àwọn ohun tí a fẹ́ jọ gbé yẹ̀wò lónìí nìyí mo sì mọ̀ dájú pé ọlọ́gbọ́n àti olóye èèyàn lẹ̀yìn èèyàn wa tẹ̀ ń bẹ nílé láti gbọ́ ohun tá à ń sọ mo sì mọ̀ dájú pé ẹ ní ohun kan tàbí omi-ín tẹ́ ẹ fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí bá a bá ti ń fẹ́ sọ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ òdì ẹ má jẹ́ ká sọ̀rọ̀ àlùfàǹṣá ẹ jẹ́ ká sọ ojú abẹ ní kò ká sọ ohun tá a fẹ́ sọ ní kán mọ́ kébé ká sì fi ààyè lẹ̀ fún àwọn ẹlòmíì a fẹ́ wá ṣí ojú òpó lẹ̀ báyìí láti dojúkọ àwọn èèyàn àwọn ọ̀rọ̀ yìí kí a sì gbọ́ láti ẹnu yín wá láti ilé 070-6126-6797 070-6126-6797 tàbí 090-95-99-9971 090-95-99-971 làwọn ojú òpó tẹ́ ilé fi pè wá wọlé láti bá wa dá sí ètò gbàgede àpérò ti ọ̀sán ọjọ́ òní.
gbagede apero leto oro ta si ngbe yewo na ni oro ti are so lana pe awon oni le ba won lo polongo ibo sugbon awon fe joko sile lati ma moju to isakoso asibere awon ibere meta pelu gbogbo alaye ti a ti se wipe ikini se oro ti won so yi se ooto ni se o yeye oro ise ijoba ni won fe moju to ti won si wipe awon oni le lo ni abi boya won kan so fun wa ka le gba pe ta ba ti ri won ise ijoba won lo moju to nle ekeji ni pe oro ti awon alatako ninu egbe oselu gbogbo ti won so se oro alufansa ni oro oro ti o ti o puta buku bani tabi oro otito nipa oro ilera are wa ati ipa won lati le dojuko eto isejoba tabi eru lo nba won lati lo koju awon eyan fun eto ipolongo ibo ki awon eyan ma ba soro ti won o fe gbo abi ibere keta ni pe jijade won ti won jade lo ngba ti jo ni bi osu kan abo seyin ti won la won lo fara nisimi ti won fi lo oke okun igba ti won ma ton lo won la won lo simi ni ka won o le padade pelu okun ati agbara lati wa dojuko eto ipolongo ibo won si wa padade won wa ni awon o le polongo ibo pelu awon eyan won yi kini ohun ti awa na ri lati so nipa eyi 0706126-6797 tabi 09095999971 09095999971 ni awon oju opo te le fi pe wa wole lati ba wa da si eto yi

olórí Nàìjíríà, òṣèlú Nàìjíríà, níbo là ń lọ, níbo lẹ̀ ń kó wa rè? Ẹ wí ká gbọ́. Ọ̀rọ̀ ìpolongo ìbò nínú ẹgbẹ́ APC àti ọ̀rọ̀ tí ààrẹ sọ wípé àwọn ò ní báwọn máa darapọ̀ láti lọ ṣe ìpolongo ìbò nítorí pé àwọn ò fẹ́ fi iṣẹ́ tó yẹ káwọn ó ṣe lọ́fíìsì lẹ̀. Tí àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n sì ń sọ̀rọ̀ wípé kò rí bẹ́ẹ̀ ó jàre, ààrẹ ń bẹ̀rù àwọn èèyàn tí wọ́n fẹ́ lọ dojúkọ ni pé wọ́n ti mọ̀ pé táwọn ṣe kò tẹ́ àwọn èèyàn wọ̀nyí lọ́rùn. Wọ́n wá ń bẹ̀rù àti lọ dojúkọ wọn, wọ́n sì tún wá ń wò pé ààrẹ wọn ò òjòjò ń ṣògún, ara ògún ò le, àti wípé wọn ò ní ipá láti lè kojú à ń jáde lọ láti lọ polongo ìbò, kó má bàa di pé wọ́n máa nílò gẹ́gẹ́ bí a ti sọ nípa ti ààrẹ Museveni àti ààrẹ Paul Biya, tí wọ́n máa fẹ̀gbẹ́ pọ̀n wọ́n, tí wọ́n máa fọwọ́ dì wọ́n mú káàkiri. Àwa kọ́ la sọ, àwọn ẹgbẹ́ alátakò wọn sọ, a sì béèrè ìbéèrè tí a rò pé ó yẹ kí àwọn ará ilé bá wa dá sí, ṣùgbọ́n tí ó dàbí ẹni pé ojú òpó yìí kò dán mọ́rán tó ni wọn ò ṣe ti pè wọlé ká ti gbọ́ wọn. Wípé ìkíní wípé ṣé gbogbo okun tí wọ́n ní àwọn lọ gbà padà nígbà wọ́n lọ sí òkè òkun fódìdí 30 ní ọjọ́ sí tí wọ́n sì dé tí wọ́n ní ó ti tán, àwọn ti lágbára láti lè dojúkọ ìpolongo ìbò, ṣé agbára ìtún ti lọlẹ̀ ni? Ni wọn ò ṣe ní jáde mọ́. Ìkejì náà ni wípé ọ̀rọ̀ wípé mo fẹ́ mójútó ìṣèjọba, ọ̀rọ̀ iṣẹ́ ọ́fíìsì tí mo fi tí mò ń lò, mi ò lè fílẹ̀ kí n lọ mójútó ètò ìpolongo ìbò. Ǹjẹ́ òótọ́ ọ̀rọ̀ pọ́ńbélé ni tàbí wọ́n kàn fi tì wá síwájú kí wọn ó má tiẹ̀ lè yọjú sí ibi ìkíní nítorí gbogbo rògbòdìyàn àti làásìgbò tó lè wà nínú wípé à ń lọ polongo ìbò káàkiri? Tàbí ṣé ọ̀rọ̀ tí àwọn alátakò náà sọ ṣé ó jẹ́ òtítọ́ nípa pé bóyá ṣàlè pé ní ọ̀rọ̀ àlùfàǹṣá tàbí ọ̀rọ̀ ìdúnkokò mọ́ni tàbí ọ̀rọ̀ wípé a ṣà ń purọ́ mọ́ni à ń bani lórúkọ jẹ́ wípé ìlera bàbá ò pé wọn ò lágbára tó láti lè ṣèjọba, wọn ò sì lágbára tó láti lè polongo ìbò nítorí ìdí èyí wọn ṣe ń sá, pàápàá jùlọ nítorí pé gbogbo tí wọ́n ti ṣe, gbogbo pọ́lísì wọn tí wọ́n ní wọ́n ṣe àti gbogbo ohun tí wọ́n ti sọ wípé kò dán mọ́rán tó, kò sì kò farahàn lára àwọn aráàlú, wípé ó dàbí ẹni pé àwọn aráàlú àìrí jẹ àìrí náà àìrí lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti ń bẹ nínú ìlú, ó lè mú kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi, ó lè jẹ́ yìí ni wọ́n ń sá fún. Ìdí ni àwa béèrè pé èwo ni ẹyẹ kẹ́ bá wa dá sí wọn, ṣùgbọ́n nítorí àkókò wa a ò rọ́jọ́ múṣolókùn, tá a bá wojú aago báyìí àkókò wa ti ré kọjá díẹ̀, nítorí ìdí èyí a fẹ́ máa fìyí ṣe lọ. Bẹ́ẹ̀ bá gbọ́ ẹ bá wa rò lọ́kàn, báyè bá yọ a tún lè a lè gbà yín láàyè láti bá wa dá sí lẹ́yìn èyí bí ò bá sì sí kọ́lọ́hun ó ṣọ́ wa. Ṣùgbọ́n tèmi ó sọ ni pé kí gbogbo wa ká wà ní ojú ìfò, nítorí wípé kí ni a fẹ́? Kí ààrẹ wa kí wọn wá bá wa sọ̀rọ̀. Ara àwọn nǹkan tá democracy dúró lé lórí nìyí, accountability. Bí wọ́n bá ti ń bọ̀ àpolongo ìbò wọn ó máa sọ fún wa nǹkan táwọn ti ṣe, ìdí táwọn fẹ́ ká tún wọn dìbò fún, wọ́n gbọ́dọ̀ wá sọ fún wa. Ìdí nìyí tá a fi ń retí pé ó yẹ kí wọn ó lè bá wa darapọ̀ fún àwọn akéde ìbò kí wọn ó lè jọ dìbò yìí. Tá a bá sì rí ìbéèrè tá a fẹ́ bí wọn, ká lè bí àwọn fúnrara wọn, nítorí àwọn ni wọ́n ní àṣẹ lọ́wọ́, kì í ṣe àwọn èèyàn tí wọ́n ń jáde bọ̀ ni wọ́n máa ní àwọn àṣẹ yẹn lọ́wọ́. Nítorí ìdí èyí a máa fèyí ṣe lọ lónìí, a ò ní lọ àlọ òde, a sì ní bá wọn kúkú ọ̀wọ́ ọ̀wọ́. Bó bá bá a bá lọ lónìí, elédùà a fi gbogbo ọ̀nà wa, iṣẹ́ wa, ilé wa àti gbogbo ohun tí ń ṣe tiwa fi lé yín ní ọwọ́. Ẹnikẹ́ni nínú wa ò ní yànkú, a ò ní jábọ́, a ò ní pàdánù ẹ̀mí wa, ayé ò ní ṣe sí ọ wa. Lónìí a máa fèyí ṣe lọ. Lórúkọ ọlọ́wọ́ bọ́tìnì mi, ọ̀gbẹ́ni Tìmí Adeleke, ẹni tí gbogbo ayé mọ̀ sí Ozil 006, àti
àwọn òṣìṣẹ́ ní ilé iṣẹ́ roots 97.1 FM Alabi Ikọ Ekeji mi àti Michael Akinola Akara Oro ti ṣe olóòtú àti olóòtú àgbà ní ilé iṣẹ́ yìí Farmer Kunle Onime èmi ọmọ yín àbúrò yín ìyẹ̀kan yín àti ọ̀rẹ́ yín Adesoji Idowu odidere ayé kò tọ́ ọmọ bàbá lágbẹ̀dẹ náà ni mò ń kí yín pé ká tún fi rí pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ ṣeun.

0: FM 97.1.
1: Bókun ikùn lẹ́nu ojò, ó gbọ́dọ̀ ju gbẹ̀yìn ikùn lọ.
2: Sọ́dìbà tábárí irú jẹ́ rí ìrọ̀lẹ́.
3: Roots FM 97.1. Àwa lálára gbàgbá.
4: Wheel up selector.
5: Roots 97.1 FM. The mother of all music lives here.

Ọlọ́run títí ayé lèmi ó máa yàn o ọba alágbára gíga. Níjẹjọ ládágbére lórí ètò yìí pé ó tún di ọjọ́ mẹ́jọ ká tó wá sórí ètò. A dúpẹ́ Ọlọ́run wa tẹ́ ẹ fún wa lóore ọ̀fẹ́. Tá a tún lè wá sórí ètò lónìí, Ọlọ́run ògo ni forúkọ yín o. Pápá àlàbí alágbègbè oníṣòwò Niger dára tó àbí rẹ̀ Ọlọ́run wa lálẹ́ tẹ́ẹ̀mọ̀ bí ó ṣe ṣe. Ọ̀pọ̀ sórí ètò yín ètò wa gbé léṣe FM. Ẹ mọ̀ pé abala méjì ni abala àkọ́kọ́ kàkàkáàdì kínní abala ìkejì òun ọ̀rọ̀ jìnlẹ̀ látorí ìtẹ́mọ́ wá. Lónìí abala ọ̀rọ̀ jìnlẹ̀ mọ́ látorí ìtẹ́mọ́ wá òun lákọ̀ọ́kọ́ wọnú ẹ̀ lọ. Mò ń bọ̀ n ò tíì dé.

0: yoda ko ni baje pelu ogun olorun mo so ni jejo mo ni lagbara olorun lagbara olorun wo li nla pataki mo ni a ma gba won lalejo loni emi kan ti e so mo ni pastor agbola lasele mi wi sugbon a dupe lowo olorun pe won ti wa ninu kolo wa ni bi ile ise root fm no npe bi 97.1 labe okuta mo pe mo de ma so pe prophet ni mi woli alabi ti ijo siane church ogotedo nilu igbuora ni barapa o baba wa ojisi olorun pataki ireje olorun alaye tolorun nlo bi oko bi ada baba ti wa ninu agbodo wa lale yi kin to ri wo gbe wa oju mi ri nkan o tori pe won ki raye ni gbogbo igba gbogbo eyin ti ejara ale te ngbo mi lale yi eni ba ti pe wole ti won gbadua fun ko mo wi pe ko sami si dale yi baba wa pastor Rufus Agboola oluso aguta ijo Christ Miracle and Delivering and Deliverance Church of God to wa ni First Gate ni Tap Road ni Feso Jaye Abule Ojere awon ni otun da ko baba e daruko yin ki gba yin mo pe e ti wa nbi
1: o ni fun Olorun ni oke orun
0: hallelujah
1: oruko mi ni ajinrere Pastor Rufus Agboola lati ijo Christ Miracle and Deliverance Church of God ito tedo si Saprut ni ona Ojere ni ona Feso Jaye ni Abeokuta nbi ona lo wa ni ori eto bayi ade gbagbo pe pelu Olorun alaanu agba gbogbo ni asale
0: baba
1: yes sir
0: mo ri pe ngba ti mo wa yin wa mo ri pe awon eyan won o je kin mi so ri yin kilo sele to yen je be je man busy na niyan
1: be ni anu Olorun ni arigba
0: anu Olorun
1: ni tori pe Olorun se ise ami ati ise iyanu ninu ijo wa ti Olorun fi kale si ni Saprut ni ona Ojere yen Olorun tu sile o de nwo san
0: ogun ni Olorun loke orun
1: oun ni nkan ti o fa to fi je pe ati ri mi ni igba miran ko rorun sugbon adupe ni ale ri pe Olorun je ko rorun fun wa
0: e se baba mo nbo
2: kede pataki ye eyi ni lati kede ayeye eto isinku mama wa iya ijo Debora Ajibola Olawunmi ti gbogbo eyan mo si iya biye ti won sun ninu Jesu Olugbala ni ojo kewa osu kewa odun yi 10/10/2026 leni odun metalela adorun 93 years ti isin orin aisun nigbagbo won wake up service yo waye ni Friday ojo ketalelogun osu kewa odun yi 23/10/2026 lago merin role ti eto isinku ti te mama ni iteye yo waye ni Saturday ojo kerinlelogun osu kewa odun yi 24/10/2026 lago mesan owuro ni si Anes Church Ifelodun Ogoluwa ntan Oladotun Adehun Randa Abeokuta Abiamo Tooto Ya Matthew Ya Maria Ya Olawunmi Ya Gabriel Ya Elizabeth Ya Joseph opo omo ati omo lo gbeyin mama afe o sugbon Jesu fe oju wa lo ma sun laya Olugbala sun re o fun ekunrera laye 081-3697-9688 olukede Kayode Ajibola Olawunmi Sake
3: Lẹ́yìn kòókò jọ̀ọ́jọ̀ọ́, lẹ́yìn iṣẹ́ ojúmọ́ tó jẹ́ iṣẹ́ òjò ẹni, ó yẹ kí a fún ara nísinmi. Tó bá wá rí bẹ́ẹ̀, èmi ti mọ ilé ìtura tó fini lọ́kàn balẹ̀ pẹ̀lú àwọn ohun amáyédẹrùn ti gbàlódé. People H Hotel, ilé ìtura àràmàǹdà ìgbàlódé tó yà lára ọ̀tọ̀, ìrọ̀rùn ilé ìtura fáwọn arìnrìn-àjò tàbí fẹ́ni fẹ́ jẹ̀gbádùn owó rẹ̀ dọba. 24 hours electricity, standby generator, no power failure, free internet wifi, local and intercontinental dishes. Àyè ìgbọ́kọ̀sí wà sálálu. Bẹ́ẹ̀ sì ni àyè wà fún èyíkéyìí ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. Gbogbo yàrá wọn lódùn wò lójú. Òwúrọ̀ ẹ̀rọ amúlé tutù nínú. Maximum security guarantee. Triple H Hotel wà ní. Èmídìrẹ́ tèrèmí olókè. Lẹ́yìn OGTV off Ajebo Road, Abeokuta Ogun State. Telephone 0708702408. 0708702408. Triple H Hotel. Customers hospitality is our pride.
4: olomi ariya international hotel
5: ile aye idun
4: ìpirin ládé bàbá aṣọ ọ̀rọ̀ pọ̀tọ̀ yìnyín bá bá ilẹ̀kẹ̀ èdùmàrí tún gbé ẹ̀rà tó dùn dé oríire ọ̀tún wọ̀lú ìgangan ìbàràpá wá níbi kájàyẹ ọlọ́ba
6: ó pẹ́ o
4: olómi àríyá international hotel ìgangan ìgànnà road ìbàràpá ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí ìgbà àti àkókò yí ẹgbà bẹ́ẹ̀ 24/7 power supply àwọn yàrá wọn fẹ̀ tí ibùsùn inú wọn bá orun ayọ̀ mu tòuntọ́ yá akòrìrì nínú ohun jíjẹ àti mímu ó kún bẹ̀ falafala àyè ìgbọ́kọ̀sí wọn tóbi maximum security guarantee for you and your property àyíká wọn dára ó wuyì ó dùn ún rí àwọn òṣìṣẹ́ wọn mọ̀ bí a ṣe é ṣe kí àlejò ṣuuruṣu lómi wọn yọ bí àfihàn ọba ìlú òyìnbó níbẹ̀rì olómi àríyá international hotel nàdí ògbóngẹ hotel wítàndá gidigba for every enjoyment ó ti lọ super ju ìgangan ìgànnà ro ìbàràpá ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n wà telephone 08101245355 or 0705687212 olómi àríyá international hotel débẹ̀ kò fara nísìnyí
0: yóò da kò ní bàjẹ́ pẹ̀lú ògo ọlọ́run ìyá bẹ́lù àkóyálà adéhùnmí ventures nílùú igbóọ̀rà mú kí yín o ẹ̀ka alẹ́ o lágbára ọlọ́run ilé ìtajà yín yóò máa pọ̀ sí ni lágbára ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run yóò máa pọ̀ sí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ mú kí ìyá ọlọ́ṣẹ ìyá ṣẹ̀wọ̀n ọlọ́ṣẹ ẹlẹ́bùgbàwẹ̀ ní ìdọ̀fín igbóọ̀rà màmá lágbára ọlọ́run ẹ̀mí yóò gùn fún wa o pẹ̀lú ògo ọlọ́run ẹ̀pẹ́ fún wa comrade adeniyin raphael ti ìjọ cna church òkè ìgbàlà miracle center ọlọ́wọ́ wẹ́wẹ́ randa abẹ́òkúta wọ́n ní kí n kéde fún gbogbo ẹ̀yìn yẹn pé wọ́n fẹ́ ṣe àjọ̀dún ìkórè wọn ní ọjọ́ sunday tó ń bọ̀ yìí ọjọ́ 22 oṣù tá a wà ń bẹ̀ yìí ní ọjọ́ sunday tó ń bọ̀ yìí gbogbo èèyàn pátá la pè lágbára ọlọ́run ọjọ́ òkòrè pẹ̀lú ògo ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ bàbá ìwájú àṣẹ báyìí ẹ jẹ́ ń padà sọ́dọ̀ bàbá ẹ jẹ́ ká ṣe báyìí bàbá lẹ́ẹ̀kan sí i bàbá báwo lẹ ṣe mọ̀ pé ọlọ́run pè yín gangan.
1: ọpẹ́ ni fún ọlọ́run lókè ọ̀run
0: olúwa ṣeun
1: ó kọ́kọ́ dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí ọlọ́run fún wa láti gbọ́ ètò àṣálẹ̀ yìí mo wá kọrin kan pé ìlàjì àkọ́kọ́ nínú ọdún ìyá làájá nínú ewu ẹ̀rù ikú pẹ̀lú ìdágìrì ṣùgbọ́n àánú ni èmi àti ń rígbà ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí ẹ̀yin bàbá mi nínú ilé mo kí ẹ̀yin màmá mi ẹ̀yin àbúrò mi mo kí ní orúkọ jésù àánú olúwa ò ní fi wá sílẹ̀ mo mọ̀ wípé ọlọ́run pè mí nípa iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ọlọ́run pè mí nípa ìfarahàn nípa ìmísí ọlọ́run mo fi mọ̀ pé ọlọ́run pè mí pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ń gba ọwọ́ mi ṣẹlẹ̀ mo mọ̀ wípé mi ò pera mi ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn máa ń pera rẹ̀ ṣùgbọ́n mi ò pera mi torí pé ọlọ́run pè mí ó dẹ̀ fi hàn mí pé òun pè mí nípa àmì àti iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ń ti ọwọ́ ọlọ́run ṣẹlẹ̀.
0: Bàbá
1: yes sir.
0: Kí làmì tẹ́ ẹ rí tẹ́ ẹ fi mọ̀ pé olúwa pè yín.
1: Ẹ ṣe bàbá àmì tí mo rí ni wípé láti ojú oorun ọlọ́run á bá mi sọ̀rọ̀ nínú iṣẹ́ tí mo ń ṣe gangan ọlọ́run á bá mi sọ̀rọ̀ pé iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ń ṣe fúngbà díẹ̀ ni.
0: Iṣẹ́ wo gan ni ẹ̀ ń ṣe.
1: Iṣẹ́ mótọ̀ ni mo ń ṣe mótọ̀ mechanic engineering.
0: Òun lẹ ń ṣe.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kólóde bá paṣẹ mótò tìtẹ́ bí wàá bẹ̀rẹ̀ ṣe
1: o. Ẹ ṣe ìgbà tí ìpè dé mo fẹ́ dọ́gbọ́n sí ṣùgbọ́n kò ṣe é ṣe torí iṣẹ́ yẹn kò ń ṣe iṣẹ́ tí wọ́n lè fi ṣeré torí mo rí owó ńbẹ̀ ebi ò pa mí mo kọ́ lébẹ̀ mo rán ọmọ lọ ilé ìwé. Ṣùgbọ́n nígbà tí ìpè yẹn dé sà mo dọ́gbọ́n sí mo ní kí ni mo fẹ́ rí inú iṣẹ́ ìránṣẹ́ mo ń dọ́gbọ́n sí ṣùgbọ́n ní èjìjì ọlọ́run kí n fi iṣẹ́ yẹn sílẹ̀ mo kọ̀ láti fi sílẹ̀ ṣùgbọ́n ọlọ́run bẹ̀ sí fi ara hàn mí pé tí n bá fi sílẹ̀ o ẹ̀wọ̀n ló máa gbẹ̀yìn mo ní olúwa tó bá rí bẹ́ẹ̀ má fi iṣẹ́ sílẹ̀.
0: Àpẹẹrẹ ọ̀kẹ́ tẹ́ fi fiṣẹ́ lẹ̀ ǹjẹ́ ẹ rí nǹkan kan tó jẹ́ bí nǹkan tó fẹ́ mìyín kan kó tẹ́ fi fi tọ́ nípé jẹ̀mọ̀ pé mi tẹ́ ti ń rówó káwá pé ká filẹ̀.
1: Mo dúpẹ́ lọ́wọ́ bàbá olóòtú ọgbọ́n ìmọ̀ àti òye kò ní fi sílẹ̀ nípa àwọn nǹkan tí mo rí alákọ̀ọ́kọ́ ni pé ọmọ mi àkọ́bí obìnrin mo ní pé ìgbésí ayé ẹ bẹ́ẹ̀ sí yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ìyẹn number one gbogbo àwọn iṣẹ́ tí mo tún wá ń ṣe kàkà pé kí àwọn kọ́sọ́mà wá dúpẹ́ lọ́wọ́ mi ìṣe náà wá ń complain ìgbà mo mọ̀ pé lóòótọ́ àti òdodo iṣẹ́ ètò fi sílẹ̀
0: bẹ́ẹ̀ni
1: sà.
0: Bàbá
1: yes sir.
0: Kí làwọn ìpèníjà tẹ ti ní nípasẹ̀ iṣẹ́ yìí.
1: Ẹ ṣe bàbá ìpèníjà tí mo rí ní ẹnu iṣẹ́ ìránṣẹ́ pọ̀ ṣùgbọ́n a máa sọ díẹ̀ ní àṣálẹ̀ yìí
0: ni
1: a kàn máa mẹ́nuba díẹ̀ torí pé àkókò wa kò àkọ́kọ́ ìpèníjà tí mo rí ni pé ìgbà tí iṣẹ́ ìránṣẹ́ yẹn bẹ̀rẹ̀ lẹ́jìjì la rí pé ilé ìjọsìn wa wó lulẹ̀ mo wá bojúwe pé
0: tẹ́ ẹ ti kọ́ tẹ̀tẹ́lẹ̀
1: ẹ ti gbà sà mo wá ronú pé kí la fẹ́ ṣe sí mo wá wo owó tá a ní nínú ìjọ ó jẹ́ 15,000 tí wọ́n ń pè ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún mo wá pé àwọn ọmọ ọjọ́ ǹjẹ́ kí la fẹ́ ṣe
0: ṣé níbi omi lẹ́kọ́ sí ni
1: ibi omi kan sa ìjì yẹn ni o ìjì kan jà ní ẹnu ọjọ́ yìí owó ilé lọ rẹpẹtẹ ilé mo wà náà ti pè mí pé bàbá àjọ ń bolẹ̀ rí pé ọlọ́run pè mí òun ló níṣẹ́ mi kan ni mo ní mo wá fi gbogbo ẹ̀ lé ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run dẹ̀ gbé ìjọ yẹn dìde ní àárín ọ̀sẹ̀ kan
0: ó kọ́ ilé yẹn padà láàrin ọ̀sẹ̀ kan
1: bẹ́ẹ̀ ni sà
0: oh my lord ó kọ́ ilé yẹn padà láàrin ọ̀sẹ̀ kan
1: bẹ́ẹ̀ ni sà
0: baba àwọn èèyàn tí wọ́n wá ń wádọ̀ yín jọ ń jókòó rẹpẹtẹ tí wọ́n ń ṣe wọ̀nyẹn báwo ni ẹ bá bínú ọgbọ́n kankan ò sí ń bẹ̀
1: ẹ ṣe sà kò sí ọgbọ́n kankan ń bẹ sà ọgbọ́n tó wà ń bẹ̀ ni wípé àánú ọlọ́run báàánú bá ń sọ̀rọ̀ bàbá kò sẹ́ni tó máa di lọ́wọ́
0: báàánú bá ń sọ̀rọ̀
1: bẹ́ẹ̀ni wọ́n ní àánú máa ló ń sọ̀rọ̀ bàbá agbára wa máa kọ o bàbá bí àánú bá sọ̀rọ̀ gbogbo nǹkan tí ẹ fẹ́ ọ̀nà àdè máa yànda ẹ̀ fún yín
0: ọparí
1: bẹ́ẹ̀ ni sà
0: àánú lọ fọhùn ní gbogbo àwọn èèyàn fi wá rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn
1: bẹ́ẹ̀ ni sà kódà ọ̀nà ọ̀dẹ̀ ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu
0: kódà abẹ́rẹ́ bàbá ni ẹni sùúrù ẹ̀lẹ́ ni wọn ní ìṣeun ẹ̀lẹ́ ṣe gbámú kí ló dé tó báyìí torí ọlọ́run
1: àánú ọlọ́run ni sà
0: mo tún mo ma tún ijọ́ yẹn mo ma kú mo ma tún padà wá ni
1: bẹ́ẹ̀ ni sà

0: ẹnìkan wà ní orúkọ ẹ popular ṣáà sọgbẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀fẹ́ ìsọjáyé kẹ́ ẹ tó débẹ̀ tí máa rílé ìjọsìn wa ní ọwọ́ ọ̀túnbẹ̀ níbi tí ọlọ́run ti ń dára tó ń tú sílẹ̀ tó ń wòsàn.
1: ògùn ní bọ́lá olókè ọ̀run ẹ sọ fóònù nọmba yín bàbá.
0: fóònù nọmba mi ni pé ó ní 08 0 08 0 347 347 85 85 936
1: 936 ọ̀yà lẹ́ẹ̀kan sí.
0: 08 0 08 0 347 347 85 85 936 936 bẹ́ẹ̀ni sà.
1: Lágbára ọlọ́run àmì ìfọ̀rọ̀rẹ́ ẹ̀yìn kò ní gbẹ́
0: o. Jesu
1: ọlọ́run wọ́n bá wà pẹ̀lú
0: yín. Mi Jesu
1: ẹ ṣe bàbá.
0: Yes sir.
1: Tawádùpè yìí ṣe é tù wọ́n bàbá. A dẹ̀ sọ fún àwọn aráàlú nísìnyí pé wọ́n máa gbóhùn yín ní gbogbo ọjọ́ Tọ́sídẹ̀ẹ́.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Àbí
0: bẹ́ẹ̀ni sà.
1: Ọyẹ ìgbàdúrà fún akẹ́ máa lọ.
0: Ayérayé ọlọ́run ìyanu bàbá dúpẹ́.
1: Ní ṣókínì.
0: A gbé orúkọ yín ga ìgbà ọ̀pẹ wa.
1: Àmì.
0: Mo gbàdúrà fún iléeṣẹ́ Rútù Ẹfẹ̀ ní orúkọ Jésù ẹ máa dàgbà sókè.
1: Àmì.
0: Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ ń ṣiṣẹ́ nílé-iṣẹ́ ní orúkọ Jésù àánú Ọlọ́run yóò máa bá yín gbé.
1: Àmì.
0: Gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ pè mí ní àṣálẹ̀ náà ní orúkọ Jésù ẹ rí àánú Ọlọ́run gbà.
1: Àmì.
0: Bẹ́ẹ̀ ló ṣe rí o.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì. Àmì. Àmì. Lórúkọ Jésù.

0: call their caution
1: 95 09 09.
0: The death is the wage of sin, and destruction is the wage of disobedience.
1: In the name of Christ.
0: My, this is my phone number.
1: 070 070 69 69 61 95 95 09 09.
0: Glory be to God in heaven. Glory be to God in heaven. As you are hearing me, in the name of Jesus Christ of Nazareth, the spirit of obedience that will not go into that eternal punishment, God will give it to us. Glory be to God. Thank you so much.
2: Ètò tí ẹ ṣe gbọ́ tọ́ yìí ni wákàtí àánú láti orí ìtẹ́ mímọ́ tí ìjọ The Glorious Light Church of God, 8 Olúwolàgbà Church Street, Olúwo, Àbàtà, Off Madùjú Tìmí, Abiolawe, Abeokuta, ṣe onígbọ̀wọ́ ẹ̀. Báyìí ni àwọn ìsìn wa ṣe lọ. Ọjọ́ Monday ni ẹ̀kọ́ Bíbélì láago 5 ìrọ̀lẹ́. Ọjọ́ Tuesday, ìpàdé ṣẹ̀gàndógó láti aago 9 títí di aago 12 ọ̀sán. Gbogbo ọ̀sẹ̀ kẹta nínú oṣù láti ọjọ́ Thursday títí di ọjọ́ Saturday ni ìpàdé abiyamọ. Ìsìn ọjọ́ ìsinmi máa ń bẹ̀rẹ̀ ní aago 9 àárọ̀ títí di aago 12 ọ̀sán. Fún àdúrà àti ìgbaniníyànjú, o lè pe bàbá wa lórí nọ́mbà yìí
3: 070 69 61 95 09 tàbí 070 19 85 99 95. Jesus Loluwa.

0: Lọ́run àtún ti dé. Afẹ́kẹ́ bọ́ wa láti ọ̀run wá oúnjẹ ìyè ṣe ọ̀rọ̀ inú ìwé mímọ́ Bíbélì. Ìkọ ìwọ Ọlọ́run nípasẹ̀ agbára ìmọ̀ fún àwọn ìránṣẹ́ rẹ̀. Nílé ilé tá a mọ̀ pé nínú rẹ̀ ni ìyè tí í ṣe ìmọ́lẹ̀ aráyé, ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ nínú òkun. Torí náà, Jésù, ẹ bá wa sọ̀rọ̀. Ẹ sọ ọkàn yín jáde fún wa. Ẹ fi agbára fún ọ̀rọ̀ náà láti ṣe sí tẹ fẹ́ kó ṣe. Bo ni fún orúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí mo tún kí yín káàbọ̀ síwájú Olúwa nínú ètò tí a pè ní ọ̀nà òtítọ́. Níbi tá a ti jọ ń wo Bíbélì, ohun tí Ọlọ́run sọ nípa ayé wa, àkòrí tá a sì ń yẹ̀wò ni dídáàbòbò ìgbàgbọ́ rẹ tí ó mọ́ jùlọ. Eléyìí tó ti lé ní ọdún kan báyìí tá a ti ń bá bọ̀. Mi ò sì mọ̀ gbàkigbà tí Ọlọ́run máa ní ká dánu dúró. Kì í sì ni pé ìrìn àjò la rìn. Ó nígbà téèyàn bá rìn iná pé tó gbòmí, ó káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere kó tó lè yín ra ẹ̀. Lónìí, lábẹ́ àkóso àkòrí tá a pè ní dídáàbòbò ìgbàgbọ́ rẹ tó mọ́ jùlọ, à ń yẹ nǹkan kan wò tá a pè ní kíyèsí ohùn tí ó ń bá ẹ sọ̀rọ̀. Kí ò sí ohùn ẹni tí ó ń bá ẹ sọ̀rọ̀. Màá sì kà jáde láti inú ìwé Genesis orí 16. Màá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní. Sára ìyáyé Abraham kò bímọ fún, ṣùgbọ́n ó lé ọmọ ọ̀dọ̀ kan obìnrin ará Egypt, orúkọ ẹni tí í jẹ́ Agari. Sára ẹ sì rí fún Abraham pé kíyèsí iná, Olúwa dá mi dúró láti bímọ, èmi bẹ̀ ọ́ wọlé tọmọbìnrin ọ̀dọ̀ mi yọ. Ó lè ṣe pé bóyá èmi á ti pàṣẹ rẹ̀ lé ọmọ. Abraham sì gba ohun aya rẹ̀, gba ohun Sarai gbọ́. Sarai aya Abraham sì mú Agari ọmọbìnrin ọ̀dọ̀ rẹ̀ ará Egypt. Lẹ́yìn ìgbà tí Abraham gbé ilẹ̀ Kenani ní ọdún mẹ́wàá, ó sì fi fún Abraham ọkọ rẹ̀ láti máa ṣe aya rẹ̀. Òun sì wọlé tọ Agari, ó sì lóyún. Nígbà tí ó rí pé òun lóyún Olúwa rẹ̀, obìnrin náà wá di ẹ̀gàn ní ojú rẹ̀. Ẹ jẹ́ kí n dánu dúró mẹ́. Ìgbà àkọ́kọ́ tá a rí pé Abraham rìnrìn àjò láti fi tọ́lọ́run sọ pé kó jáde, ó jáde lóòótọ́. Wọ́n jáde yẹn ò pé òkun. Bíbélì ò kọ́ wa láti ṣèdájọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ fánú Kọ́rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ 11. Ó ní nǹkan wọ̀nyí sì ṣẹlẹ̀ sí wọn bí àpẹẹrẹ. A sì kọ̀wọ́ fún ìkìlọ̀ àwọn ẹni tí ìkẹyìn ayé dé bá. Torí náà ẹnikẹ́ni tó bá lérò pé òun dúró kí ìsara kó má bàa ṣubú. Kò sí ìrìn àgbà tí Abraham máa jáde, ó mú bàbá ẹ̀ dání àti gbogbo àwọn ẹrú ẹ̀. Ọlọ́run ò dẹ̀ sọ fún Abraham pé mú bàbá ẹ̀ dání. Bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run náà ti máa ń kó ọ̀pọ̀ nǹkan pẹ̀lú ìrìn àjò wa, nínú ìgbọràn àìpé àti àìní ìmọ̀ tó tó wa, a lè sọ pé ó burú bí Abraham ti mú bàbá ẹ̀ dání. Bó ti béèrè ni pé ṣé Ọlọ́run sọ fún bẹ́ẹ̀? Ẹ̀rí Samuel, wòlíì Samuel sọ fún Saulu pé ṣé Olúwa nídùn nídùn sí ẹrọ ẹbọ sísun bí pé ká gba ohun Ọlọ́run gbọ́? Ó ní kíyèsí ìgbọràn sàn ju ẹbọ lọ, ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ. Bàbá Abraham ṣàìsàn bí ọdún 13 lójú ọ̀nà. Ojú kan náà náà wà, wọn lè padà síbi tán ti ń bọ̀, wọn sì tẹ̀jú síwájú lọ síbi tán ń lọ. Ní ọdún 13 gérégé ni bàbá Abraham kú, táǹpẹ̀ ní Tẹ́rání. Bàtà Abraham á fi débi tọ́lọ́run ní kó lọ lẹ́yìn ọdún kejì tí bàbá ẹ̀ kú, ìyàn ti bẹ̀rẹ̀ sí mú. Ó forí lé Egypt. Ẹ̀yin náà ẹ bá jẹ́ òǹkà Bíbélì, ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀. Ohun tó ṣẹlẹ̀ náà ni pé bàtà Abraham dé ẹnu ọ̀nà Egypt, ló sọ fún ìyàwó ẹ̀ pé arẹwà obìnrin ni ẹ́, mo sì mọ̀ pé ìbẹ̀rù Olúwa kò sí ní ìlú yìí. Èèyàn ká béèrè pé kí ni bàbá Abraham ń wá lọ sí ibi tí ìbẹ̀rù Olúwa kò sí? Ìdáhùn sí ìyẹn ò jìnà. baba won lohun idiwa akoko ta gbe dani loju ona awe ore mi kini ti won na gbe dani pelu Jesus.
1: God bless you. Jesus is coming soon. Get prepared.

0: ilákìkéde ayẹyẹ ètò ìsìnkú màmá wa ìyá ìjọ Debora Ajibola Ọláwùnmí ti gbogbo èèyàn mọ̀ sí ìyá àbíyè tí wọ́n sùn nínú Jésù Olùgbàlà ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún yìí 10/10/2026 lẹni ọdún mẹ́tàléláàádọ́rùn-ún 93 years tí ìsìn orin àìsùn onígbàgbọ́ wọn wé keep service yóò wáyé ní Friday ọjọ́ kẹtàlélógún oṣù kẹwàá ọdún yìí 23/10/2026 láago mẹ́rin ìrọ̀lẹ́ tí ètò ìsìnkú títẹ́ màmá ní ìtẹ́ ẹ̀yẹ yóò wáyé ní Saturday ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ọdún yìí 24/10/2026 láago mẹ́sàn-án òwúrọ̀ ní sí Annes Church Ifẹ́lódùn Ògo Olúwantàn Ọládọ̀tun Àdéhùn Randa Abẹ́òkúta Abiyamọ Tòótọ́ Ìyá Matthew Ìyá Maria Ìyá Ọláwùnmí Ìyá Gabriel Ìyá Elizabeth Ìyá Joseph ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ló gbẹ̀yìn màmá a fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù wá lọ máa sùn láyà Olùgbàlà sùn re o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 081-3697-9688 olùkéde Káyọ̀dé Ajibọ́lá Ọláwùnmí Sàkè.
1: Lẹ́yìn kòókó jọ̀ọ́jọ̀ọ́ lẹ́yìn iṣẹ́ ojúmọ́ tó jẹ́ iṣẹ́ òjò ẹni ó yẹ kí a fún ara nísinmi tó bá wá rí bẹ́ẹ̀ èmi ti mọ ilé ìtura tó fini lọ́kàn balẹ̀ pẹ̀lú àwọn ohun amáyédẹrùn ti gbàlódé Triple H Hotel ilé ìtura àràmàǹdà ìgbàlódé tó yà lára ọ̀tọ̀ ìrọ̀rùn ilé ìtura fáwọn arìnrìn àjò tàbí fẹ́ni fẹ́ jẹ̀gbádùn owó rẹ̀ dọ́ba 24 hours electricity standby generator no power failure free internet wifi local and intercontinental dishes àyè ìgbọ́kọ̀sí wà sálálu bẹ́ẹ̀ sì ni àyè wà fún èyíkéyìí ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe gbogbo yàrá wọn lódùn wò lójú òwúrọ̀ ẹ̀rọ amúlétutù nínú maximum security guarantee Triple H Hotel wà ní èmídìrẹ́ tìrìmì olókè lẹ́yìn OGTV off Ajéboro Abéòkúta Ogun State telephone 0708702408 0708702408 Triple H Hotel customers hospitality is our pride.
2: Yóò da kò ní bàjẹ́ pẹ̀lú ògo ọlọ́run alábẹ́ bẹ́ẹ̀ ní orúkọ mi àlàbí ìkọni gbogbo èèyàn ń pè mí o alárọpẹ́ làbẹ́ tún ara jìgàjìgà làbẹ́ kùn òjòjò oníṣòwò kọ́ lè nẹ́jà kókó kó báyìí lára tá ò lè ta gbangba làbí ajílẹ̀ kéke alábí ìkó tún dọjọ́ míì ọjọ́ re ìpàdé tún di lọ́sẹ̀ tó ń bọ̀.